0: from Lagos, this is
1: Jordan.
2: This is Jordan 105.5.
3: Station with the voice for entrepreneurs.
4: Asiko tuye gajem womolaye.
5: Lẹ́ni ọjọ́ Sátọ́dé òní lóṣù tí àkọ́bí rẹ ní ilé ìwòsàn. Ọba mi gbajúmọ̀ àgbáyé ọba mi adùn bá rìn bá tòṣì. Ọba mi àjíkí mọ́ríkì ọba mi àjíkí kìkìkìkì bí ìbá o. Àfọlọ́run àfọ́bá mi àfiwọ́ àfiwọ́. Gbogbo ilé káwọ́ yín méjì sókè pọ̀ ìran ìran ká pariwo go go go go go go go go go. Pásọ Fákẹ́yẹ Mane bàbá alábìyamọ yín ti wà lórí afẹ́fẹ́. Àkọ́bí rẹ ò ní pòfo ló mọ́ ẹ lọ́wọ́. Ìrọ̀rùn ẹkún ni ìrọ̀rùn ẹyẹ. Ohun tó bá ti dé bá ojú ó ti dé bá imú. Ohun tó bá ti dé bá àkọ́bí ẹni ìyá àti bàbá rẹ̀ ló kàn gbọ̀ngbọ̀ngbọ̀. Àìsàn tó bá ti dé bá àkọ́bí ó ti dé bá ìyá àti bàbá rẹ̀ nìyẹn. Gbogbo ilé ẹ tẹ́wọ́ o. Àdúrà ìwòsàn lórí àkọ́bí àtàwọn ọmọ yòókù lọ́lọ́run rán mi sí yín lẹ́ni. Pàápàá fún ìwọ bàbá àti màmá tó ń gbọ́ mi yìí. Àìsàn tó máa sọ àgbàlagbà di ọmọdé lójijì. Tí ò ní lè wẹ̀ fúnra rẹ̀, tí ò ní lè gbẹ́sẹ̀ fúnra rẹ̀. Ó ní rí tọmọtọmọ lórúkọ Jésù. Àìsàn tó ń sọ ni di àrísá lórúkọ yẹ kò ní wọnú lẹ́yìn. Àìsàn ẹni tó bá ń gbé ní àlàáfíà kò lè mọ yàdúrà tí mò ń gbà yìí. Ìdí tí màá fi rò wípé kò ṣàmì lọ́rùn rárá nìyẹn. Lórúkọ Jésù ò ní fọwọ́ ra tẹ́gùn. Ó ní nǹkan tí wọ́n fẹ́ síta báyìí àìsàn tó máa ń ka ọjọ́ ni. Sọ́rí lórí gbogbo ìdílé rẹ àti gbogbo ibi tó pẹ̀ká dé òní gbúrò rẹ̀. Àìsàn lórí àkọ́bí kò ní gba dúkìá lọ́wọ́ rẹ̀. Ó ní ta tẹlifíṣàn ilé rẹ̀ wo àìsàn àkọ́bí. Ó ní yẹ́wọ́ wo àìsàn lórí àkọ́bí àtàwọn ọmọ rẹ̀. Ó ní ta ilé wo àìsàn lórí ọmọ rẹ̀. Ó ní ta mọ́tò wo àìsàn lórí àkọ́bí rẹ̀. Owó jẹrẹ onírú lórí àìsàn lórí àkọ́bí. Àìsàn lórí àkọ́bí kò ní gbẹ́sẹ̀ lọ́wọ́ rẹ lójijì. Àwọn dókítà wọn ní wágun fún àkọ́bí rẹ lórí bẹ́ẹ̀dì àìsàn. Dókítà ò ní mi orí torí àkọ́bí rẹ. Ohun tó máa mú kọ́ pé àwọn àgbàlagbà jọ nítorí àìsàn àkọ́bí ọlọ́run ò ní jẹ́ kó rí. Wọ́n lọ wípé ọ̀rọ̀ àìsàn yẹn ò bá mọ́ lórí àkọ́bí ọlọ́run ò ní jẹ́ kó gbọ́rú ẹ̀ láyé. Àìsàn ti bẹ láti ru orí ọmọ rẹ ó yẹ jáde. Àìsàn ti ka ọjọ́ ka oṣù yóò yẹ jáde. Àìsàn ti sọ àkọ́bí dijọ́ wọlọ mọ́ni lọ́wọ́ yẹ jáde. Àìsàn ta ní kí n túpẹ̀ lórí àkọ́bí àtàwọn ọmọ yóò yẹ jáde. Àìsàn arúgiri lórí àkọ́bí rẹ ó yẹ jáde. Àìsàn ọlọ́jọ́ kò ní kọlu ẹnikẹ́ni wa. Ayé òní sọ àkọ́bí rẹ dìdàkudà. Àkọ́bí iṣẹ́ mi ayé òní yọ ọ́ lẹ́nu mọ́. Lọ́jọ́ ayọ̀ àkọ́bí rẹ ni ẹlẹ́ni òní gbàṣẹ rẹ ṣe. Olúwa yóò ṣíjú wọ gbogbo àkọ́bí ní àgbáyé. Omi òkun ò dá Mọ́sẹ̀ dúró, ẹ̀yin àkọ́bí kò sẹ́ni tí ó lè dá ọ dúró mọ́. Ògiri Jẹ́ríkò kò dájú ojú àdúró, àkọ́bí ayé òní dá ọ dúró. Ògùn ọlọ́run kó rẹ́ bọ́bọ́ lórí ẹ̀yin àkọ́bí láti òní lọ. Níní lọ́wọ́ níná lọ́wọ́ ẹ̀yin àkọ́bí ẹ lọ́rọ́wọ́ náà ẹ lọ́rọ́wọ́ lò. Ọ̀run ògùn ẹ̀yin àkọ́bí máa ṣí láti òní lọ. Ayé òní dìtẹ̀ mọ́ àkọ́bí rẹ. Olúwa ń gbọ́ àkọ́bí àtọmọ inú ilé ìwọ sì máa rẹ́rìn ayọ̀. Orúkọ ọmọ tá a fi ń pè ọ́ gẹ́gẹ́ bí àkọ́bí kò ní kò sẹ́lẹ̀ o. Yẹ ronú lórí ọ̀rọ̀ àkọ́bí ìṣòro ìlàkọjá rẹ̀ sì máa dìtàn. Àṣìlẹ́kùn ìyanu fún ẹ̀yin àkọ́bí lẹ́ni. Àkókò ayọ̀ ẹ̀yin àkọ́bí dé ní àgbáyé. Tó bá ń gbọ́ tí ẹ ò jẹ́ bẹ́ẹ̀ owó ni ẹ̀yin àkọ́bí ẹ ò ní ṣerú àbúrò. Ẹ̀yin ìyàwó tẹ́ jẹ́ àkọ́bí ó yá ẹ lọ di ọmọ ọ̀la. Àyè òní díẹ̀ kẹrẹ òjijì torí àkọ́bí rẹ̀. Àkọ́bí rẹ̀ ò ní forí jalè agbọ̀n. Ọ̀pá Mósè àṣẹ ni ẹ̀yin àkọ́bí ẹ lọ di apàṣẹ. Ìyá àkọ́bí bàbá àkọ́bí àkọ́bí dà mí mi ayé òní mì yín o. Ọ̀rọ̀ tó ọmọ ọwọ́ tó mẹsẹ̀ kò ní jẹ́ tìrẹ bí ti Joseph o. Àkọ́bí rẹ̀ ò ní rí àkóbá bí ti Benjamin. Àkọ́bí tó bá gbé ẹsẹ̀ mẹ́ta síwájú wọn ní dẹ́ padà lẹ́sẹ̀ mẹ́sàn-án sẹ́yìn. Ẹ̀yin àkọ́bí ẹja mi tọkàntọkàn ẹ ò ní rí jayé o. Ìyàwó olówó kì í fọ abọ́ níbi ìnáwó lórúkọ Jésù òjìyà mọ́ látẹ̀ni lọ. Ọ̀rọ̀ rẹ yóò di mọ́mí olówó ti dé o. Ẹ má ro àkọ́bí yẹn pìyìn nọ́mbà rẹ̀ máa jáde. Ó ní sọ fẹ́fẹ́ di èwo àkọ́bí rẹ̀. Èpè ló di ẹ̀gún, ẹ̀gún ò ní mú àwọn àkọ́bí yín mọ́lẹ̀ o. Èyé mi èyé ra wàá pẹ́ láyé o. Ìyá tó gbọ́mọ pọ̀ fọdún mẹ́ta wàá padà jèrè ọmọ. Kàmí eléyà yóò ní rí ọmọ rẹ jígbe. Ẹ̀bọra yóò ní gbé ọlọ́mọ lọ. Ohun tó lúwọ́ sọ rèé o. Àkọ́bí rẹ ò ní tọrọ. Àkọ́bí rẹ ò ní ṣàgbé. Àkọ́bí rẹ ò ní ṣerú àbúrò. Olúwa sọ wípé àkọ́bí rẹ máa jẹ́ èèyàn. Aró ní pípẹ̀ lóòtì ẹ o. Àwọn àkọ́bí inú ilé yìí máa dìde o. Ọmọ onílé ọlọ́nà àkọ́bí rẹ ò ní tọrọ jẹun. Á tẹ̀rọ̀ fọ̀dídí àkọ́bí rẹ yẹn máa gun àpáta. Ogun tí apá àdúrà ọ̀ká kò ní yalé rẹ tọmọtọmọ. Ayé òní jẹ́gi fún ọmọ ológo rẹ. ayo ni se ya fama re ibi ti omo re tin si se yen leni ni won ni ran lo se orun apapa ndodo baba ro ra ma bi nunu leyen emeri yan ni towo re bo eni bi oni ka omo le tomo tomo ora ko bi re oni digirigirigiri ladugo gbo eda lo sari ati la loruko jesus omo re na ma la ayo ni da graph omo re ru awon aye ninu aye won ni faju ma ko bi re o ko bi re oni gbege lati file osiwo odaju agbo mo re baluwe lopo ko ni pon mo re won ni gbe akobi re wo yara aye baba sami o ni se ka ba ka ba lori akobi atawon mo re o akobi re oni jore faragbegba aye oni ri akobi re mu sikun oni toro oni toro ko ni beto si omo re lara won ni se pe idaji fo mo re o won ni tuto aye si awonran akobi re ni gbagede ogo aye oni fo mo ja osi kolobo oto lagba oto lowo eyin akobi be se ndagba edo lowo won ni fojo ori ogo akobi re sofun owo le ra ese ese oni keleyan omo re o tabi eleto katoko ogo oni ti owo lori oro omo wa ayo ati alabia to ni lori omo ko ni pora loju re lojiji oni banuje loju ayo akobi re oni di olokunrun kale ayo oni fa o fe na omo re yesu oluwa wa engineer gbe gbogbo wa de yara eri
6: o sele pe ni ijejo ti mo wa si biba ati account at cash me ni koja 2000 naira
7: yeah
6: ese la safirin wa si bi ta fi pada ijejo yen de je pe friday yen gogan ni birthday mi bi first mom mi bo se pe mi ni yen pe bawo la se sola mo lohun gbogbo wa lowo olohun o ni ohun ti san wa die meta
7: e
6: pe
7: ko ma ko sa di yen 3000 naira
6: phone address mo de lo tele o ma hang bo se gbe phone fun mi
7: ran ko ba gbe wa oloju meta
6: bo e gbe fun mi ni ah o da pe mi ni ijerin si mo lo soja mo wa dele mo ni bata mi ja loja lo ba ni bata yin se ma ja loja te le pe ohun pe tuko ra bata orisi merin tuko wa fun
7: aye mi bata orisi merin o ko fun yi e wa gba
6: o je omo ni
7: phone yan na se wa nlo
6: o wa nlo ngba ti le wa mo tori mi le sun mo sa kan ro pe emi nikan to lolorun se le ifo
7: lolorun se phone
6: mo wa wo account mi mo baba 50,000 be
7: o tun fowo si
6: mo ba wo mo
7: da awon mo e ma da o
6: o ni ka lo fira bag of fries speaking mo lo luwa wi se mo
7: e ma je se phone yi o ko lo
6: o yo ko lo o ya gbogbo e
8: se wo baba labia
6: mo wo be
7: eri mi be
6: balagba ro olohun
7: eri mi original ni
6: nigba ti a lo si ori fit ni ota ibe lo si pe mi pe boy mi ohun ni surprise of money kin surprise only kin lo si ni shoprite only kin lo bere kin massage only kin lo bere original to sise fun gbogbo body only kin bere brander to nlo ewa to se gbogbo wo ta sana ni join bi 130 o wa send 150 only kin fira ko fo won aburo ohun tin ba ti dele mo lo se oko mi
7: kin
5: adura ko bi yojo sade la ma pari re no church asa maje meeting so ni eyin de ni waju la ba fi gbadura lojo sunday bo ti so re pade ojo sunday o ti se die ojo sunday na ni ki pi gororo akobi ayo kokan abiyamo ye ororo ye to ba ti gbari pupo lo fu akobi re o to na re baji fi ranse si o bo le ni dale mo to wa ni sagu ota logu state so fo lokada ko gbe lo si church awon mo pakeye cac ago mefa ni gbogbo eniyan ti debe wa jeun omo o ori akobi ni gbogbo eniyan ma dale ni to ba ti fi ranje wa kan ba so pe emi o ni mo boji akobi mi ko wa si ye to le fi ranje wo sari upo da si eto yi sori lori akobi re o si ma pada gbegbe ope o mo yo ngbo mi fu igba kan pe so ji kan fe sele ni agege ojo meta ni o ma bere ni september 16 o yato gedegbe si awon esoji ta ti n babo o wa nitosi o wa lona jiji mura fun esoji september 16 igororo ati matu fun eniyan 20,000 na ni ki ipu fun awon eniyan lofe akori re ni wipe emi o ni mo boji omo to ba ti de ile pako ni ilu agege iwo kan bere amo playground olorun baba alabiyamo o aye lo wa
9: hello hello prophet 090 60 57 11
8: 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
5: Abiyamo, a ò ní máa bọ́ jẹ mọ́.
0: From Lagos, this is
1: Jordan. 105.5 FM.
2: This is Jordan 105.5.
3: Station with the voice for

0: TAM every day. Ayo, ni temi tielo jojuma. Amen.
1: Go man, if you want to look from the book and see the bottom of the country, the booty lady, and Banay, Eva, Dubala, Babame, Baba, and to Jesse Money Ally, and to Jacob said to Kay, and who should get Jotia, Moya, ye very time, Moya, your fairy, till on Yamfall, and that's decided to Kay, and who should get your watery, Kiru, she knew a possibility, but where they were. Why only no Bameta or Toto, if you might juicy alone, looky. We be prepared for today Saturday to pay the news. I'm a young fairy to all the woman near father not decided to pay the news. Kilo Shilaro and be prepared. While we met I come out in the Kumavi bigger. But you want for the meta and be prepared to see Yasatoya to Panawa Baba and Baba or Nimajim or Batufu and Lamfat 29/8/2026. In the bullet of being born upon us, a big paper, a kid wishing, my name, and two perfume. Yajo Canary and Lamas Swat, you go mess up to Tupano, and imagine Tupano when it took 1 and 2 years, and it's you Rubini at the show, but Bammy to her, and all about it, to fool an outfall, to the fool and only of it, and it to you and Dano, for not my Tupano, which in Tupato, but that big paddy cut you one in hour. I go make chinu be you pari na kuma kona. I go ni ilim pool of best cider. Bugu yani bugu chup dubula isafa imo year two. Abi a wantu deje na abi chamba beri. Abi a wantu wantu bi kake imo meti usiusa. Ma borodo Jesus la. Jesus ni uesa. Obi tu bati mo bugu bore dani. Na inda bata pari na go make chisi na kuma kona tu bafujuju. Atori meti mo solo ya fefe. Obi ma dupe lowo ni majem dupe lowo papa mi dupe lowo papa re eni to fi anu gba to fi anu gba mi ti mo gba so ni gbogbo bi to gbo gbo mi pata pata bo ti n gbara de fun eto yen ma obi ma to bi para ku ju ni mo sin eto yen bo ti n pe mi na ni wo ni tete mo ola re waju ola gbo mi ti pi anu ni mo ri gba kini papa mi arugbo ojo ti ka jo so na ni to wo re ya mi di enu akoko re ya jo ni aju emi kagbon to ni majem ni ogboko to tete si mi na ti owo o ya gbaga joko re si motos da gbon to ni majem ni ogboko to tete si mi na ni to wora
2: o ya ja lo si mi mark orike so verse 25 kilo shele mo
3: nipa ti jesu si ri pe
2: nipa ti jesu ri pe
3: ijo eniyan sare wopo
2: ijo eniyan sare wopo
3: o ba emi aimo na wi
2: o ba emi aimo mi bo aimo ye eyan to ni emi aimo baba mi ni ki n bawo ebi aimo ye bi laaro oya
3: o wi fun won pe iwodi ati aditi emi
2: iwodi ati aditi emi
3: mo pase fun o
2: jade lara re
3: ki
2: o iwodi ati aditi emi mo pase baba mi ni ki n pase laaro o ni jade lara re ki lo sele
3: ki wa ko ma se wo inu re mo
2: ko ma se wo inu re
3: o si kigbe soke
2: o kigbe soke
3: o si na tantan
2: o na tantan
3: o si jade lara re
2: o jade lara
3: omo na si dabi eni ti o ku
2: omo na dabi eni to ku
3: to be ti opolopo fi wi pe
2: o ku
3: Sugbon Jesu mu ni owo o fa soke o si dide nipa ti won wo wo ile
2: nipa ti won wole
3: awon me yin re bi
2: le pe
3: ni koko wi pe ese ti awa ko fi le jade
2: ese ti awa ko fi le jade ai mo ye ye na ni o le jade awon me yin lo n bere awon na gege bi omo yin Jesu o je ko le ti ara re jade na la ro nipa ori ofe Olorun ki la o fi pari e ibi tori igbale mi re ni ijo wa ti gba Jesu gege bi Oluwa to lubola ijo ti ko buburu owo e sile kini we ro mori kewa se kesa si kewa wi
3: pe bi iwo ba fenu re jewo Jesu ni
2: Oluwa ba fenu re jewo Jesu ni Oluwa
3: ti iwo si gbagbo ni okan
2: re to gbagbo ni okan re pe
3: Olorun jidide kuro ninu
2: oku jidide kuro ninu oku
3: a o gba ola
2: a o gba ola
3: nitori okan la fi
2: gbagbo okan la fi gbagbo si ododo
3: enu la fi
2: jewo si igbala mo gbo okan la fi gbagbo si ododo enu la fi jewo si igbala ibi ta de ja lo gbadua wa ma kigbe Oluwa o emi odiwo lo yu aye mi lenu o ma so tele o ma fusoke Oluwa fi na oro Olúwàfẹ́dọ́rùn ó yà dùà má lé brabo sukata lé bababa má zukete ende ní brabo lé bababa má zuka adé brabo jésù olúwàwá níbi tá a dé gbóméélé gbóròwólé ha wọ́n máa ní agbára láàrin orúkọ jésù ọwọ́ ìtúsílẹ̀ kò wọbẹ̀ ọwọ́ ìtúsílẹ̀ kò gba jáde bó ti máa lómi àtòrò gbogbo ẹ̀mí tó yún ẹ lẹ́nu àti ọfà olúwa fi náà ti jáde kó dẹ̀ sàn jésù olúwa wa kí ló kásá 107 sí kásá 109 sí kásá 2 sí ibẹ̀ ní ṣẹ́gun yẹn yóò ti dájú tí wàá dẹ̀ fàyàn ní ìgbà pẹ́ jésù alágbàmí wa ibi tá a dé gbogbo ọkọ̀ jájú kù nàìjíríà bí wàá lọ ní agbára ká tó gbẹ̀rín mi láti bú látàlú amẹ́ríkà ó yá.
4: orúkọ mi ni bukola ẹ̀rí kẹta tí mo tún ní látọ̀dọ̀ dáàdì òun náà ni ìgbà tí mo tún bí ẹlẹ́ẹ̀kejì mi tí ẹ rí ìgbà yẹn nígbà tí mo ti lóyún náà ni dáàdì ti mi àti dáàdì ti wà ọjọ́ àdúrà ọjọ́ anointing wọ́n máa ní kí n máa anointing ara mi máa gbàdúrà fún mi ìgbà yẹn náà ni dáàdì ti sọ fún mi pé ìdojú kankan máa wà nígbà tí bá fẹ́ bímọ ní pé bọ̀kì má wọ̀ ọ́ ní pé ọlọ́run sọ pé òun ti ṣẹ́gun pé kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí mi fast forward sígbà tí mo wá fẹ́ bí ọmọ yìí bí mo ṣe in fact mo ṣe ṣe tí mo ṣe ṣe tán báyìí tí mo ṣe sọ́jú mi tán tí mo dé ibi tó máa ti ń wò mí pé ṣé mo ṣe dáadáa bí nọ́ọ̀sì yẹn bó ṣáà ṣe bẹ̀rẹ̀ sí ń pe àwọn èèyàn dé nìyẹn ṣé àwọn pé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ àṣẹ ẹ̀jẹ̀ ń dà lára mi wọ́n ní pé ẹ̀jẹ̀ yẹn ò stop igbá kan àwòkàn bí mo ṣe sáré mú fóònù nìyẹn bí mo ṣe pe dáàdì ni in fact àbí bẹ́ẹ̀ ni pé dáàdì wà in the spirit because ẹ̀kan náà náà ni dáàdì gbé kọ́ọ̀lù yẹn mo wá sọ fún dáàdì mo ní dáàdì mo ti bímọ tán mo ṣe bímọ tán náà ni o ẹ̀jẹ̀ ń dà lára mi kò stop o wọ́n ti sọ fún mi pé tó o bá ti stop nígbà kan àwọn gbé mi padà lọ tíátà o a lọ ṣe operation mi fún mi igbá kan àwọn kan mo ṣàṣọ fún dáadáa ní kí n fọkàn balẹ̀ pé kò sí ẹni tí ní dáàdì ṣe tún gbàdúrà fún mi nìyẹn pé wọ ẹ̀jẹ̀ yìí ó yá dáwọ́ dúró dáàdì gbàdúrà fún mi wọ́n ṣàdúrà ní kí n má wọ ọ́ ní kò sí ẹni tí ẹ wo mi rò bó pé 10 minutes sígbà tí dáàdì gbàdúrà fún mi tán wọ́n bá ní gbogbo ẹ̀jẹ̀ yìí ti stop azin ẹ̀jẹ̀ tó yẹ pé wọ́n kó jáde inú ara mi báyìí nígbà tí mo bímọ tán bí ẹ̀jẹ̀ yìí ṣe ṣìzì nìyẹn dúpẹ́ ọlọ́run nímọ̀.
2: kábíyèsí ọlọ́run ẹgbẹ́ rí bukola láti amẹ́ríkà tí ó bímọ tán tí ẹ̀jẹ̀ ń ya ní ara rẹ̀ kété ló gbé fóònù pè mí ó sóre fún ọmọbìnrin ẹ̀jẹ̀ tó ń dà lára rẹ̀ tó máa tó ń fi péèdì tó dàbí kọ́ máa ti péèdì kọ́ máa pọ̀ lára rẹ̀ ẹ̀jẹ̀ yẹn dákẹ́ lẹ́sẹkẹsẹ ọmọbìnrin dẹ̀ ń fi ọpẹ́ àti ogun fún wọn náà ló ṣe fi ẹ̀rí ìránṣẹ́ láti ìlú amẹ́ríkà gbogbo ta ló ń lalú ìkúta bẹ́ẹ̀ kọjá tí ẹ̀jẹ̀ ń ya lára náà àbí tó bímọ tóun náà ní the same symptom tó ṣe ọmọbìnrin yẹn náà lòun náà ni mo pàṣẹ bí wòlíì mo sọ̀rọ̀ bí násìrì ẹ̀jẹ̀ yẹn kò gbẹ lẹ́sẹkẹsẹ kí ẹni yẹn wà kó má rí mọ kó dẹ̀ fàyà wà dúpẹ́ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà jésù olúwa wa amẹ́. níbi tá a dé gbogbo ẹyin àyànfẹ́ tó ń gbọ́ mi nílé pátápátá bóyá àwọn náà fẹ́ fi ẹ̀rí ẹ̀ ránṣẹ́ wọ́n sọ́m nọmba ló fi ṣàfẹ́ máa rìn tó wa lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún every year ní gbogbo ìgbà weekly fi sí ọ̀sán nọmba bóyá.
3: 08033462861.
2: ó máa dára fún ẹjọ́ fojú ojúmọ̀ má gbàgbé pé ìpàdé kan máa wáyé láago méje ilé ìbúlọ̀ bẹ́sáìdà gbogbo àwọn tó ní àìsàn onírúurú náà máa fara hàn yóò fẹ́ mọ̀rú àìsàn tó ní máa gbébọ̀ wá bá jésù ibi òṣìṣẹ́ oníṣẹ́ ìyanu jésù ni ó wù ẹ̀sán wàá dẹ̀ fi ayọ̀ gbé ìgbà pẹ́ lọ́gbà pípẹ́ lẹ́yìn ẹ̀ àtòjọ fojúrojú tó bá ti bẹ̀rẹ̀ láago méje yóò parí láago mọ́kànlá lẹ́yìn náà ni fojúrojú pẹ̀lú wòlíì ọlọ́run tó ń gbọ́ ẹ ọmọ tuntun lọ sí àná pàjá mọ́lẹ̀ ní under bridge opposite yẹn ni kò fún un sí wàá ráwọn lọ́kadà ń bẹ̀ gbọ́kadà kan pò ń mo ní èmi kọ́ ni wàá gbé wá bá jésù ni kò wá gbé bá yóò sì ṣe ìwòsàn ó dẹ̀ fàyọ̀ dúpẹ́ jésù olúwa wa gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ wa láti bẹ̀ wọ́n náà máa bọ̀ gbogbo ẹ̀yin ti bẹ́ẹ̀ gà ẹ̀ ọgbà àgùdà. mabo pesile magege kini won na nse agbotiku yo orile dopemu omo to tun lo si iyana paja bole ni iyana odo pesere wole number 5 Victor Laya Avenue odi debe na ni oju ode ni ti e pade fa yo dupe yesu alagba biwa ni ni bi ta de gbogbo eyin ti o lu se ke ma ro won lowo e lo ga laye be ti o ro pe lowo e won ni tawo na e ma ni ani to ati ani seku yesu alagba biwa amen gbogbo eyin ti e le ro won lowo laaro ka to bi se tola iwo na ko furugbin anu kan ko ni mo furugbin anu kan sibe o le se lemeje o le se lemeta to ba tin se anointing owo re mejeji to ro won le yan fi ngbare ese ni yan fi rin debi ti rewa ba nse eyin package rugbin abiyamo wani mo ti jiya lori omo mi gbodo to fi ojo ale mo bi kin to fo mejeji ba wo siku omo laye 1540 ye ko wa anointing gbogbo picture won mo re ibe logun yen se si eni kan ni kini account number access bank ni ma cousin 00960742211 Access Bank Olarewaju Solomon Olagbeni eni kan nu ti ri kan dada 00960742211 Access Bank Olarewaju Solomon Olagbeni bo tin fi si omo ni kuma e loju omo de ni kuma e lowo Jesu Oluwa wa amen to ba ti si ko pe mi ke sure fun wa ile ero ba so meji ni won pe fun ero ba ni soro mi fi ba mi soro abi ko ma pe mendit lati latori e oya o le sawo dot meji meta boya won na be ma gbo di station kan fo wo yan set gtb account oju ode ni ti afa yo dupe eni kan ni kini gtb account ma call e 00164997223 gtb Olarewaju Solomon Olagbemi eni kan o ti ri kan 00164997223 gtb Olarewaju Solomon Olagbemi bo tin fi somo ni kuma lori bo tin fi si oni san kankan nu iri ati baje mo lorun ma se o si dara fun Jesu Oluwa wa amen bo tin fi si ma pe mi ki sure fun wa to ma ti le re ma gbagbe pe ati be Saturday esan kan latoni epo wa nu e ati bere Sunday mesan kan epo wa nu yen na o de ba dara fun ta ba ti ku nbi an lo le Oluwa ya jo pade laaro Baba be pe show ya ma se mojumo atu wonu program o de ba dara fun baba ti pari show a se lana yen la ma fi wonu aro ilago ati pari show ru bayi a ma wonu program ilago meji a de pari ilago mokola o de ba dara fun ju oni ti wa de fa yo dupe iri olorun de ma se obi bebi para poju lemo to ba ti mo to na inira kan baba be pe a pada ko Bakano nana. Yes, Oluwa wa. Amen.
5: From Lagos, this is
6: Jordan. 105.5 FM.
7: This is Jordan 105.5.
8: Station with the voice for entrepreneurs.

0: àìlówó, àìníṣẹ́, àìlọ́kọ, àìláya, àìní, àìní nǹkan tó omi lè ṣègbádùn ayé. Ẹ̀mí Olúwa ní kò ní bọ́ wọnú September. À ń wọnú environment lọ, ó ń wọnú ọ̀pọ̀ rẹ lọ. À ń wọnú environment lọ, ó ń wọnú ìgbéga, ó ń wọnú ìfọ̀. Àìní testimony. Ẹ sọ pé àìní, wá fọwọ́ gba ìpín ẹ, jáde lára mi. Mo ń lọ sórí YouTube báyìí. Aago mẹ́fà ní ìdajì lẹ pàdé mi ní Facebook, YouTube and TikTok. Aago mẹ́fà láàárọ̀ yìí. Ní ọ̀la a wá ṣe bẹ̀bẹ̀ nínú service. Ẹnìkan níbi báwo padlock ó wà lọ́wọ́ ẹ̀. Ẹ ń pé mo ti ń lẹ́nu mọ̀. So bá a ṣe ń ṣe ní wẹ́mà, bẹ́ẹ̀ náà la ṣe mọ̀ ṣe ní Sona Church. Ìsìn méjì òun náà la ní àǹfààní láti ṣe. Ìkan fún gbogbo àwọn ọ̀dọ́ Jésù, ẹlẹ́ẹ̀kejì fún gbogbo àwọn àgbàlagbà. Ìsìn àwọn ọ̀dọ́ yóò bẹ̀rẹ̀ ní aago méje. Òní ọ̀jẹ̀ conclusion fún convention. Conclusion for convention. Conclusion for convention. Lágbára Ọlọ́run. Ẹnìkan ní ṣé ó tún bọ́ sí wẹ̀jẹ̀wẹ̀ mú ni. Lágbára ẹni tó láyé àtọ̀run bó ṣe bọ́ sí nìyẹn. Kò sọgbọ́n tá a fẹ́ dá sí. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ Jésù ẹ tètè dé ká lè lọ parí tá a bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ó ṣe rí gbogbo Sona Church bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Àwọn Sona Church àwọn ọ̀dọ́ wọn ti padà. Àwọn àgbàlagbà ó bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án. Àtálẹ̀ ilẹ̀ tiẹ̀ ti mọ rí mọ́jàlá. Ẹ jẹ́ àdán wo dé ìpè Ọlọ́run lórí ayé mi wo káwo tí bàbá mi ológun àjọ bó mú jáde. Tí n bá ti ń lẹ́nu mọ̀ nǹkan. Ẹ̀yin kò ń bẹ tẹ́ ẹ̀ ní testimony. O ò ní o ọ̀ bá wọn rí testimony sọrí. Kí ló dé tí gbogbo nǹkan gidi ń ṣaláìsí tí ò tó ní. Màyálà ṣàhàládùs ẹgbọ́n tí Dávid sọ. Ó ní ìwo ní bá mi ré kọjá o. Kọ́ ọ mọ́ bàá tún jẹ́ ìdíwọ́ fún mi. Àwọn nǹkan kan bẹ tí ò gbọdọ̀ bọ kọjá. Wọn ò ní tẹ̀lé ọ, á tilẹ̀kùn mọ́ wọn ni. Lágbára ẹni tó láyé àtọ̀run. So ti ra kí tó ọba ní lọ ra kí tó ọba nílé mú lọ́wọ́ kí tó ní pa tó ṣe é tì tó ṣe é sí. Ìwọ náà ni kí rẹ̀ ọ wà lọ́wọ́ ẹ̀. Ó dá láṣẹ látòní lọ. Lágbára ẹni tó láyé àtọ̀run. Kí ló dé àìní ti ràn ọ́ lẹ́mọ̀. Ebi ni sá. Àìlọ́kọ̀ yìí afẹ́ fòpin sí. Sọ gbàgbọ́ pé láàrin oṣù mẹ́rin tó kù nínú ọdún yìí wedding rẹ lè jáde. Ẹ mọ̀ gbọ́ testimony lóní kọ̀ǹgbẹ́ kọ̀ǹgbẹ́ láti Monday lọ. Màyáná mẹ́kù àmànáṣà dìde náwó wà ké ẹ̀yin ọ̀fà ìní. Lára mi jábọ́ọ̀lẹ̀ jáde lórúkọ Jésù. Ọ̀fà ìní àìníṣẹ́ kí ló ní gan. Ọ̀fà ìlówó jáde lára mi. Ọ̀fà ìní lé lórí. Ọ̀fà níṣà àìní ogun búkú ni ogun àìní. Àní gbé wọnú oṣù kẹsàn-án. Oṣù Ẹ́mbà lágbára ẹni tó láyé àtọ̀run. So ara àwọn nǹkan 21 tá a mọ̀ fi gbàdúrà. Ara àwọn nǹkan 21 tí màá mọ̀ sí ojú rẹ̀ sí ni agbára ẹni tó ní ayé àtọ̀run. Kí ni nǹkan míì tá a tún ní gbé wọlé? Number 3 bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ò ní gbé àtakò wọnú oṣù kẹsàn-án o. Ẹnìkan látakò. Àìmọye opportunity tó wá síwájú ẹ táwọn kan takò. Wọ́n á mọ bọ fọwọ́ gbé dànù. Wọ́n mọ takò ọ àtakò ní ìkóríta àlàjá. Somebody will just antagonize you. He will stand up against you. Akan mama son ti o sele. Amo duo takwo laise lairo. Egbe owo le ori. Gbogbo eni ti o gboru enu e tin da o lebi. So be gbogbo eni ti o gboru enu mi tin da mi lebi. Ina mu yin. E sera yin le se. E takora yin loruko Jesu. Awon kan ni gbo tin sele. Won kan mo do lebi won mo salaye won mo son ti o ye ki won so. Atako yin a o ni gbewo eyin kan lo gba se yin o ri nti o tele leyin adua padlock sunday lagbare ni to laye atun ejo e ba npe baba yi
1: oruko temi ni musmoye muti oyebola omo bibi ilu ko yin ni
2: iko yi jesus city
1: emi o ri ri o
2: e ri mi ri
1: irun la ma kini le wa 24/7
2: irun
1: nbe ni abi wa ma ni baba ati ya nse
2: ẹ̀yẹn bá mi ní bàbá mi ni.
1: Bẹ́ẹ̀ni ngbọ́ bẹ́ẹ̀ di August 8, 2004 láti gbà yẹn mo ti ń yẹ ẹ̀jẹ̀ láti ogún ọdún for 20 years.
2: Ẹ ṣe kí ni.
1: Mo ń yẹ ẹ̀jẹ̀. Sẹ́yìn pé WC rè dádì téèyàn bá sá bẹ̀rẹ̀ tó ṣe bá ẹ̀jẹ̀ ọkàn mọ́ ṣe wọ̀wọ̀. Wọ̀wọ̀.
2: Látòjú ara yín.
1: Bẹ́ẹ̀ ni dádì ẹ̀jẹ̀ mélòó lọ́wọ́ wà lára. Ẹ̀jẹ̀ mélòó lọ́wọ́ lára bàbá mi.
2: Ti ẹ̀ ń gbẹ̀jẹ̀ látòjú ara. Ẹ̀ ń ṣe menstruation.
1: Bàbá dada ọkọ̀ jamẹ́ sẹ́sàn.
2: Ànáwó ẹ̀.

0: agbára tí ń gbẹ̀jẹ̀ ẹ̀mí tí ń mú kó màmá ṣe tí ọ̀tọ̀ agbára tó fẹ́ sọ ọ́ dìdàkudà despite the fact pé o sì lẹ́mìí lára àwọn afọ́kẹ́ sàmì ni kágbára yọ gbẹ. Nǹkan ló tún gbọ́ yìí menstruation ọkùnrin
1: ọkọ jàbí káfù
0: onísun ẹ̀jẹ̀.
2: Oh my God, oh my God, from one place to another.
1: N bọ̀ wá di inú oṣù kẹjọ yìí.
0: Oṣù kẹjọ.
2: Níbi tí a ti ẹ̀wí ìgànjẹ́ ń tra ẹ̀ rẹ̀.
0: Níbi tí ẹ ti máa rí mọ́tò.
2: Bẹ́ẹ̀ni tí mo ti.
0: Níbo lẹ ti máa rí mọ́tò ọ̀hún.
2: Tí n bá ti kúrò lé mi ní airport bí tí mo wọ mọ́tò àbí tí mo gbé mọ́tò ara mi.
1: Ó dọ̀ pọ̀ lọ rẹ̀ rẹ̀ lúlù mi ní ọmọ yìí ẹ̀.
0: Ní kò yìí.
1: Iye ẹ̀ṣọ́ ẹ̀ ọmọ.
2: Mùsùlùmí wọ lọ́kàn.
0: Àtàní ń dodo ọ̀pùlẹ̀.
1: Ẹyin ni níbẹ̀
0: lọ́lọ́. Ẹyẹ lọ́wọ́ ẹ̀. Ayé rẹ yóò lókè. Bàbá mi ló sọ nǹkan tó ní if you don't go slow you are going slow.
1: Ẹ̀jẹ̀ kọjá bí kíáfù.
2: Ìbò yá o tún wá mú ìdíyí ọmọ ìdíyẹ gbọ́ tó yìí tí o nífẹ̀ẹ́ tí n bá fẹ́ jòkó gan mi ò lè jòkó.
1: Láti ibìkan sí ibìkan ọ̀dọ̀ dọ́kítọ̀ òyìnbó
2: kìíní kan kò sí ní tí wọ́n ní kí n mú wá ti mi rí. Ẹ wò èyí ló kéré jù nínú ògùn tí mo kó dànù.
0: Tẹ́ ẹ kó dànù.
1: Bí mo kó dànù bàbá.
2: Èyí ló kéré jù. Test 40,000, 50,000, 80,000. Mo wá wo mi bẹ.
1: Mo ti wá láti on 6 èmi ọ̀ mọ̀ pé ó yẹ kí n sùn lẹ̀.
2: Ń gba àwọn èdè bẹ́ẹ̀ dàjí. Ó ti dàbí ọjà. Atẹ́gùn ìkan ṣe. Mo ní good of you. Mo rí gbàgbọ́. Mo rí gbàlà.
1: Dádì, mo fi tító bí Kristi búra to cut my sorry short. Ẹ̀jẹ̀ yẹn stop.
0: Ẹ̀jẹ̀ ṣe kí ni.
1: Ó stop! Ìdí tó yọ gbàngúgbàngú mi ò rí mọ́.
2: Mi ò rí rí o.
0: Ìpè ẹ̀rí. Bàbá wọn mọ̀ ní rọ́lẹ̀ ń pa.
2: Ayé onítọ̀hún ni dáa.
0: Emi mo fẹ́ sun ọ̀run bàbá.

àmì ọmọkun tó gbé débí bí ogun bàbá ìbá ṣẹ́ tínú wọn ń dùn tí wọn yin ọlọ́run ní ọmọkun rẹ yóò wọlé nbí ó bá ara rẹ yóò wọlé nbí bàbá ogun tó ṣẹ́ lára yóò ní wá mọ́ àṣẹtọ́ àgbàtọ́ ni jésù máa gbàyàn yóò gbàyàn tanyanyan ẹni padà sẹ́yìn padà dọba ó dàṣẹ lónìí.

0: ọwọ́ ọfà tí mọ̀ ń pa ìràwọ̀ gbogbo àwọn olè ọfà kan bẹ iṣẹ́ tiẹ̀ wọ́n máa ran ni wọn kì í tájẹ̀tẹ̀ sí owó no wọ́n máa ń tájẹ̀tẹ̀ sí ìràwọ̀ ni ọfà burúkú yìí ibi tó bá ran lọ tó bá ti lè rí ìràwọ̀ yẹn mú aṣọ ẹni bẹ́ẹ̀ di ẹni rádaràda aṣọ di aláìmọ̀ọ́se ó lè sọ́dá láàrú ọfà burúkú ni ẹ̀mí òkùnkùn ni wọ́n máa ń lò ó àwọn ni wọ́n máa ń ran níṣẹ́ gbogbo ẹni bá wá rí mi bá ọ mo bá ọfà yẹn wí lórúkọ jésù kò ní rí ìràwọ̀ rẹ mú kò ní mú àwọn ọmọ rẹ kò ní mú tọkọ rẹ kò ní mú táyà rẹ ọfà yóò ní bá ọ kò ní bá ọrọ̀ ajé rẹ ọfà yẹn gbiná kò ní mú destiny rẹ in the name of Jesus ọmọ àrí ànúgbà wà á dẹ̀ ní ògolo lásẹ̀ tí bàbá tọmọtẹ̀ mọ́ jésù olùwàwà orúkọ mi ò yí padà apostoli àti wòlíì smo mustapha jp bàbá ṣebí ọba láti ìjọ seed of christ golden church land of reality tólùjọ á wà ní gbaremu ìdíobì airport area ní ìlú ìbàdàn ẹtẹwọ́ síbí lórúkọ jésù o máa rí ànúgbà ayé òní mú ọ ọfà òní mú ọ ògo òdájáde wàá dẹ̀ ṣe bí ọba má gbàgbé pé mo sọ fún wa pé tó bá dé ìbàdàn tó bá ti dé ọ̀rẹ́ méjì agúgù sọ pé ṣe bí ọba ló ń lọ irú ọ̀la sunday ó ba ọkọ̀ ọ̀fẹ́ ń bẹ̀ lórúkọ jésù wàrà ànúgbà kámpù wa ó tún di oṣù tó ń bọ̀ yìí o ìyẹn máa ní agbára sà ìyẹn ní oṣù september oṣù òróró oṣù kí ni mo pè é oṣù òróró ẹ̀yà àṣẹ agbára ọlọ́run ibi tó ti jáde nìyẹn táwọn èèyàn bá kígbe òróró oṣù yìí ni o on the 17th of september èrè díẹ̀ yìí ló fi jẹ́ wípé ọgọ́rùn ènìyàn nínú oṣù yìí láì sọ fún wọn ọrẹ májẹ̀mú wọn kéde ní 9000 naira àní àwọn ká tilẹ̀ pé àwọn oṣù 17 báwọn èèyàn ṣe máa ń ṣe ní ẹ̀ lóṣooṣù torí wọ́n ti mọ̀ pé oṣù májẹ̀mú ni oṣù agbára ni múra dé ìparí oṣù tó o bá wálé tó kọjá yìí ẹ tẹ́wọ́ sí mi o máa rí àánúgbà in the name of Jesus wàá dẹ̀ ṣe bí ọba níjọ thursday àti sunday ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni mo máa ń wà ní ìgàdo lásù ìgàdo road hotel bus stop sọ pé ṣe bí ọba ló ń lọ lórúkọ jésù ògo rẹ̀ ajáde ìràwọ̀ rẹ̀ máa tán wàá dẹ̀ ṣe bí ọba á gba àwọn àdúrà ṣùgbọ́n mo fẹ́ kí o rántí pé sunday ọ̀la àkànṣe ni mo ti sọ tẹ́lẹ̀ ọ̀gọ̀rọ̀ yẹn ti gbọ́ bó ti yẹ pé ìgbà àkọ́kọ́ lórí afẹ́fẹ́ rèé mo ní kí gbogbo èèyàn kó gẹ̀ẹ́tì kànkàn mú kànkàn ẹ dání iṣẹ́ ẹ̀tọ́ láàkànṣe ni mo fẹ́ bílẹ̀sì kànkàn yẹn gbogbo òdu tó bá ti wà tí ṣe bí ọba chọọchì bá ti wà bẹ́ẹ̀ ṣàìrè débẹ̀ mú kànkàn ẹ dání mo ti sọ fún wa pé kànkàn yìí o tó o bá ti lò ó ní padà lò mọ́ gbogbo branches wa pátá tó bá ti débẹ̀ pẹ̀lú kànkàn yẹn wọ́n ṣe kankan fún ọ wọ́n máa fún ọ lọ́sẹ̀ ẹ̀wẹ̀ fúnra rẹ náà ló jánu ọ̀rá o kìí ṣe ọsẹ kan tó ti já o kìí ṣe ọsẹ tó gún rárá o fúnra rẹ ló jà nínú ọ̀rá a máa bílẹ̀sì ẹ̀ ní àṣẹ máa wọnú ẹ̀ torí ọwọ́ àwọn agbára tafatafa àwọn tafatafa yìí wọ́n ti bá tọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ àwọn wo ni àwọn ni sàtánì ti máa ń lò láti gbà tó ti pẹ́ láti ìgbà ìṣẹ̀ǹbáyé ni sàtánì ti ń lò wọ́n iṣẹ́ wọn ni pé wọ́n máa ń ta ọfà wọn sí àwọn kan tó ní agbára destiny ènìyàn àyànmọ́ ènìyàn ni máa ń target àti ìràwọ̀ àbáwáyé wọn a máa target ẹ̀ báwo ni wọ́n ṣe rí ojú oorun àtojú àlá iná lágbára jù tí wọ́n ti máa ń rí ibẹ̀ náà ti máa ń ta lọ́fà tọ́ba tí wọ́n ta àyànmọ́ èèyàn lọ́fà àbí ìràwọ̀ ènìyàn wọ́n á sọ ẹni náà di ẹni lásán wọ́n á sọ ẹni náà di ẹni yẹpẹrẹ ẹtẹwọ́ sí mi mo pàṣẹ ọfà àwọn àgbà kò ní bà ọ́ ọfà àwọn àgbà kò ní bà ọ́ in the name of Jesus. Amen. now that about part you know yes it did you pe communion to gba lola e to ma gba lola meji ni ma fun e o ma je kan ni church to ba ti da sale ko to sun to ba ti mo po je kan kan mo o wa je ikeji won de mu e je jesu yes se gbogbo ise buburu ti o ta ti fun je loju ora toju ala koda loju aye oluwa wa ti kini o neutralize here wa domine ola ma ni agbara sa e tewo si ni o fa yo ni ba o ofe so ni ba o ene kan mo ti gba ju akoja ene kan orira wo mi ah tani wo kini wo lo bo ti gba du ati e lo ba wo Matthew ori keje ese keji Matthew ori keji ese keji e gbo o ti we mo wi yes
1: won bere wi pe
0: won bere wi pe
1: ni bo le ni ti abi ti se oba awon ju wa
0: e bo le nta bi to je pe oni o je oba awon ju n bo le bi si yes
1: ni tori awon ti ri rawo re ni la orun
0: ni tori awon ti ri rawo re ni la orun won rawo jesu ni la orun n bo le ta gbadu ati o to la ma je le re o le ri to ni okokun le re o le ri ikan ti so pe o ti sapamo oni won le ri o ti la America 29 years no lo mi la America ko wale o wa di ojo na wa wale ngbo dele o ya park moto gidi seko o lo wa luku oko kan ti o gbadun o lo gbe lo village ngbo de village egbon baba re obirin egbon baba e obirin ah ah lo so pe ah ah hey bayi o dele o pele o wa gbo moto gidi pamo o wa gbe le bon le se daada lo de da lat America iyin o de so me ni so po wa America o ke post o ile Facebook o para mo loju ara e e to ye pe awon lo fun lo je loju ala e ta wa ti bi o la me lu ara bi kwina ya a ni o fa wa agba ti wa set ti o go e lo ruko Jesus o ma mo fo
2: amen
0: o wa mo to du mi ju opolopo eniyan ni o fa e ti ba o fa ki lo mo nse ikan meji lo mo ta je ti mo so destiny at star anyama ati rawo eniyan oni won mo target won ki target owo won ni je owo be ki na fe fowo ese anyama e ati star e oni won target e wa gbo star star e oni ma attract opportunity baba ti o ba si star ti o si destiny ti o sanya mo ki lo fe attract awon opportunity awon anfani to ye ko ri awon ori ofe the grace tu ekun mo go ejade ibole fe yi tori pe won se kini o won ti gba wole awon grace to ma sile ko ayo o re fe to ma sile ko ogbo awon spiritual conflict o mo pe agbara mi olorun wa to ma nda bobo eyan ti won ba ti ta irawo elofa oh my god ta ba ti le ta yan mo elofa o ma affect spiritual tori pe fura re lo gbe lo si bi te ko gbe lo ade mo edese I need let me the said how are you not mother him mo pala se owa ba mi awon agba ko ni ba o mo ni ko ni ba o mo ni ko ni ba o mo ni ko ni ba o mo ni ko ni ba o in the name of Jesus en ta ba ti le ri mo amu kan to ma sele le gba ta ba ri yan mo number 1 wa so emi na di alare kiri kiri mo pe add the analic from one place to another add o ye ki Samuel ran lowo to ba do Samuel Samuel ba ti se a ko nbe odo level ba ko nbe odo jagaba ba ko nbe odo so ru dai be do ma ki no am from one place to another ki no wa ki iran lowo ko de gbe pe irawo to e ko attract onu lowo won ti pa ibe lati bere number 2 awon se bubu to ma sele oni leyi gbogbo àwọn aṣọ yìí tó yẹ kó ní láwùjọ wọn ti kíni o wọn ti gbà á kò sáṣọ yìí kankan mọ torí pé ìràwọ yẹn ló máa fún ní iyì and that is why you are not relevant ní agbègbè tó wà wọn dá ọmọ ìta lọ fún àwọn àgbà ni ojú àlá ní sábà ti máa ń wọlé àgbàdua àdúrà mẹta péré ni mo fẹ pè tó ba wa gba o ku sowo ipade ma wa di ola ayaya ola ma se kini o ola ma ni agbara so pe eto ofa ijoba okoko
2: eto ofa ijoba okoko
0: lori ayan ma mi
2: lori ayan ma mi
0: lori awo mi
2: lori awo mi
0: ti o ma mi
2: ti o ma mi
0: ati ti aya mi
2: ati ti aya mi
0: o lo ba ete won je
2: o lo ba ete won je
0: bayi ma won je
2: o
0: yo yo yo yo
2: o ba desu o ba desu.

0: Olúwa wa.
1: Amen.
0: Wàrà ànúgbà.
1: Amen.
0: Wà lẹ́rìí.
1: Amen. Jésù.
0: Wà lẹ́rìí o.
1: Amen.
0: Wà lẹ́rìí o.
1: Amen.
0: Wà lẹ́rìí o.
1: Amen.
0: Mo bẹ̀ ọ́ jọ ọ́nà ẹ lọ́wọ́. Ràn ẹ lọ́wọ́. Ọ̀la Sunday fojú kan wòlíì rẹ. Lójú screen yẹ ni pé ajọ ríra wa. Tọ́ba láǹfààní láti rí wòlíì níbi tó wà tọ́ba ti ń wò lójú screen bí àwọn èèyàn ṣe lẹ́rìí ó gbọ́dọ̀ lẹ́rìí ọlá máa ní agbára sà wá gbọ́ mi sà bẹ́ẹ̀yàn ó bá gbára ẹ̀ èèyàn máa ń sáré agbára ẹ̀ ní àgbàtán ni ẹlòmíì ó tó adago mẹ́jọ mẹ́sàn-án àṣẹ máa wá mọ́tò gbọ́dọ̀ ń lọ òun lo sọ́ọ̀sì láago mẹ́sàn-án táwọn èèyàn ti fẹ́ kúrò ṣọ́ọ̀ṣì kí ló ń ṣe bẹ́ẹ̀yàn ó bá bọ́ èèyàn máa ń gbára ẹ̀gbà ni èèyàn máa ń gbára ẹ̀gbà ni gbára ẹ̀gbà lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tó ń fún ọ ní ìrẹ̀wọ̀ ọ̀sẹ̀ ọ̀kà wọ́n fẹ́ kó o bọ́ ni wọ́n mọ̀ pé tó o bá bọ́ wà command wọ́n ti mọ̀ pé tó o bá bọ́ wà pàṣẹ wà relevant láwùjọ àwọn èèyàn dá ọmọ gbára ẹ̀gbà kì í ṣe agbára kó bàa lè ṣẹlẹ̀ àwọn èèyàn ní testimony ìwọ náà gbọ́dọ̀ ní testimony tẹwọ́ síbi ó yà gbá yánu rẹ̀ in the name of Jesus.
2: Ẹ̀lúdọ́dì ẹ kalẹ́ o tábì mo lẹ́rìí tábì ìgbà tẹ fi wá sí kàdúná wọ́n ń ta báírò mọ́ra báírò báírò tí mo rà mo ṣe àfipamọ́ tó rọrùn mi ò tí ì tó táyì ìgbà tí ó rí wọ́n á fi pa ọmọ olówóró ìgbà kígbà tí ó bá ṣe ìgbàmù pa agbébáró yẹn jáde kúmọ̀ tọmọ mọ́ wà ní sèstírì ó fẹ́ ṣe jáàmù ó fún agbébáró mi kiri kí wọ́n ti fẹ́ lọ sí ìgbàmù wọn gba báró mi nínú ọwọ́ rẹ̀ báró méjì mo sì rà ó bá nígbà tí wọ́n bá fẹ́ parí ìgbàmù kí ló jẹ́ kọ́ lọ gba báró yẹn ó ní ọ̀nà tí wọ́n méjì mo sì rà lọ́jọ́ náà nígbà tí rìsọ́ọ̀tì ó jáde máàkì tí ó gbà kò tó ohun tí à ń wá ní kò mọ̀ mí mo ní wáìkì ní ìfẹ́ dé nígbà tó fẹ́ kọ wáìkì dáadé bá fún mi báró yẹn wọ́n tún tẹ fún wa àti báró yẹn mo tún máa ń tí mo máa wá so wọ́n tún mi ní orí máa fún báró mo tún bá ti fẹ́ sẹ̀bá rẹ̀ kó mọ̀ fẹ́ ní kankan ní báró kó mọ̀ ìyá ẹ̀yìn kún mi kí yá ìyá báró jáde to my surprise nígbà tó mọ̀ mí ó ṣe exam ó mú rìsọ́ọ̀tì ẹ̀ ó kalẹ̀ mú rìsọ́ọ̀tì ẹ̀ ni inú mi dùn ẹ̀ ṣe mi dúpọ̀ dáadé o wá.
3: Ọlọ́run bàbá mi ṣe bí ọba iṣẹ́ o èmi náà máa ti rí fà o mo sọ ọ májẹ̀mú mi láàárọ̀ àná nígbà tó di alẹ́ ọmọ tí ò wálé tó ti kúrò nílé láti bí ọdún mẹ́rin.

0: ṣùgbọ́n yálùfíwá sí blacklist yàtẹ̀mí àti bàbá kò bá bàbá ṣe kò bá ìyá ṣe kò bá ìjọ ṣe kò bá àbúrò ṣe ó ṣáàdá wà káàbúrò bá rí kò ní bá àbúrò sọ̀rọ̀ wá kọjá lẹ́gbẹ̀ẹ́ ara àwọn bàbá mi bí ẹ̀gbọ́n bá rí ọmọ kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni bọ́kọ ẹ̀gbọ́n ẹ̀ bá rí wá kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni kò bẹ́ẹ̀ni kankan ṣe àwọn tí mo sọ rẹ má jẹ́ mi 6,000 ni bàbá mi ní màmá yẹn wà lé wá bá mi o lálẹ́ àná o mo fowó sẹ́ńfílẹ́pù fún mi níbi láàárọ̀ mi pe bàbá ẹ̀ ní kọ́kọ́ bá ń gbé fóònù fún mi pé kí n má bínú mo ní kí ló dé ní bí kò sí nkankan òun ò ní àkáǹtì nọmba mi lọ́wọ́ ọmọ mi ló ń ṣe rọrùn sí mi bàbá mi owó kékeré ló ṣe sí mi o àmọ́ mo ní ìgbàgbọ́ òun ni mo ṣe ní kí n sọ ẹ̀rí mi kí ẹ̀rí mi bá tún pọ̀ kó bá tún gbòòrò sí
1: i. Orúkọ mi ni bàbá ẹni ọlá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run síbi ọba mo ní kí n wá fẹ̀mí mi rẹ̀ mi wá ni o ọjọ́ ìpè yìí ní 2020 nígbà tí mo lọ ọkọ mi àwọn tó ń wá kí n lè kó ló sọ fún mi pé kí n máa gbọ́ ìrúwúrọ̀ pé kí n máa yí sí sáà ìka pé máa gbọ́ ìrúwúrọ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ pé mo tẹ̀lé ìpè náà ká ní ká sọ̀rọ̀ májèmú gbà yẹn mo dẹ̀ sọ̀rọ̀ májèmú mo dẹ̀ máa ní ní ifẹ́ sí ti gbà yẹn bí mo ṣe ń yá kó àlá àti tìyẹ o. Bọ́ọ̀lù àti mo yí rẹ́dí rẹ̀ síbẹ̀ àwọn pé àwọn oríṣiríṣi mi ń gbọ́ nígbà tí ẹni mo ní èmi ní kí n tiẹ̀ tẹ̀lé o mo ní kí n máa dé ìpín ilé ọkọ̀ kan ẹlẹ́ tó sọ pé kí n sọ májèmú yẹn síbi ọba mo wá sàn án mo sọ 1,000 naira nígbà yẹn ní májèmú mo dẹ̀ fi 150,000 naira láti ìgbà yẹn ni mo ti ń tẹ̀lé ìpín ọba síbi ọba o mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo tí mo bèèrè lọ́wọ́ ọlọ́run síbi ọba gbogbo ọ̀hún náà ṣe fún mi mo ní kí n wá fẹ̀mí ìmúre wọn ní o.
2: Dadi ẹsẹ̀ ń jọ kí ẹsẹ̀ ní ìbẹ̀rẹ̀ oṣù pé oṣù ìfà ni oṣù yìí dárí ẹgbẹ́ ń bẹ̀rẹ̀ pé tí máa sọ fún gbọ́dọ̀ mo ti délé ayé wọn bù mí ní wọn bù mí 20,000 káàṣì rí níbi 50,000 káàṣì bọ̀ mo ń ṣiṣẹ́ mi o mo ń ṣiṣẹ́ mi tí wọn lówó mi fún ara mi ni o pé owó dẹ́yẹ bá bù mí tí wọ́n bù mí tán bù mí pé wá gbà o mo mú lọ ọkọ̀ ojú 500 1,000 lọ dábì mo fẹ́ ṣe transfer owó ọ̀rẹ́ májèmú mi ti august 6,000 wọ́n lo àfikún ẹ̀rọ báńkì mi mo ṣe alákọ̀ọ́kọ́ mo sọ pé error network failure mo tún wá tún ṣe lẹ́ẹ̀kejì àṣé 12,000 mo lọ transfer àṣé 6,000 ẹ̀ẹ́dẹ́jì ni mo ṣe transfer rẹ̀ nígbà tí network máa dára yìí ẹ̀ẹ́dẹ́jì náà débìtì mi ha kí ni ilẹ̀ lówó lọ́wọ́ mi ní ha tráfì gbàgbọ́ gbé dádì owó tí mo rí is 120,000 plus ó ló jáde fún mi o mi ì ṣiṣẹ́ fún o ọ̀nà kọ́tọ̀ ní kí ẹ ṣiṣẹ́ fún mi ì ṣiṣẹ́ fún o mi ì ṣiṣẹ́ fún rárá mi ò ṣe iṣẹ́ kankan fún rárá àtọ.
3: Kí lọ́lọ́run ò lè ṣe.
4: Kò sí.
3: Ẹ jẹ́.

0: All right, thank you so much for keeping it locked right here on Jordan 105.5 FM. Welcome to the prophetic half hour with God's servant. You know what it is for everyone that tune in at this time. Yes, it's time to host God's servant, Prophetess Victoria Abegbeyon. She is the founder of Apostolic Evangelical Church and Ministry, based in a prayer mountain based in Osun State. As a matter of fact, she is presently at the prayer mountain at Osun State, where she will be ministering to us live from there at this moment. So I'll crave your indulgence. Yes, she will be ministering in Yoruba, of course. So I'll crave your indulgence to pay attention to the word, to everything that you hear, and I know you will be greatly blessed by the word. Of course, my name is Olumiwa Adelaja, and right about now, the voice you'll be hearing is that of God's servant, Prophetess Victoria Abegbeyo. Mommy, Ekalema.
1: Ekalema.
0: Yes, my auntie, Waluya Fefe. Yes, ma'am.
1: I saw you go into the bunny. You are. I feel go cut a lot in the phone. I don't have a friend lot of fire. Tony, I get out my say. Yaka fee, Faji. A dupe pe o de ti mu awa si ironu pada o lo gba oko wa e ma gba yin wa ni akoko yi o lo atubo yi wa pada o lo atubo yi wa pada uri gba ta ko se o gbe ile ise yen ko bu jade awo ni olorun ko bo titi ni oruko jesu kristi ni agbadura haleluya haleluya haleluya en jesu logo sha n gba mi bayi o ta n so na tele tele na ni cat you ra ona me olorun ni ki so fun gbogbo eniyan ira to wa loju titi ira to ngu mato lo iwo to wa lori okada ati eyin to wa ninu ile to wa ni bi ise yin olorun ni ki so fun yin so fun pe e je ka mu eke ati ro kuro ki a ba le jogun ijoba olorun eke ati ro ko dara fun omo leyin kristi ko dara fun eni to fe wo ijoba olorun e je ka fi ro sile iwe iwe ewa e keke gidi ni ogun
2: eni to ba pa ikorira mo ni ese eke
1: ẹni tó bá ta ìkórira mọ́ ó ní ètèké aleluya bí èèyàn bá ta ìkórira mọ́ ẹni kẹ́jì rẹ̀ ń ṣiṣẹ́ ìnira ó lè ṣiṣẹ́ fún nípa iṣẹ́ ìnira tó ń ṣe yìí ó máa lẹ́yìn lọ́jọ́ la ṣùgbọ́n ẹni tó ń jalè ó bá pamọ́ ẹni tó ń ṣòfófó ó pamọ́ ẹ tó ń purọ́ ó pamọ́ ẹ tó ń ṣèké ó pamọ́ ẹni tí kò nífẹ̀ẹ́ ọmọnìkejì ó jẹ́ ń bá bò mọ́ra bó bá ṣerú ẹ̀ tó bá tètè jáwọ́ ìwà láti dààmú wà níbẹ̀ ẹ kàwé.
2: Àfẹ́ni tó bá a sì wèrè ni.
1: Ó ní mo bá ń gba ọ̀rọ̀ ẹ̀yìn aṣíwèrè ni á. Ẹnìkan wá ṣèké fún ẹ ó dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀yìn gbọ́ ó dẹ̀ torí ọ̀rọ̀ ẹ̀yìn tó ń gbọ́ yẹn ó dẹ̀ fi ń ṣe ìwà wù tí ẹni tí wọ́n wá sọ̀rọ̀ ẹ̀ láì dá sí ọ lẹ́jẹ̀ ń tẹ́ jẹ ẹ̀tẹ́ ni o ọlọ́run kórira gbogbo ẹ jẹ́ ká jí padà Olorun ni ohun fe ku elese abi ko ro ni ku ada obi apa wa ni iwo mami kini baba re nse ke nigba ti mi o si le gbobirin wale ke so fun mi na omo na ma toto kuto fun o wa pa ma wa ma fi ye ke iwawu si oko e o wa ni omo ka to fera ninu ile wa pepe nigba ti mi o si le se iya e dale wale se iya re so jade lo lekeji so fun mi iya na ma toto kuto o ti o fojuri a wa da wahala kale to ba yi pada pe o ni jiya si o owo 21.6
2: ini isura nipa aleke o je emi ti a n si seyin sohun lọwọ awọn ti n wa iku kiri
1: emi isura fun awọn eke wọn ma ki sibi ti sohun o je awọn to n wa iku kiri tori o ma se nkan miran ninu eke a de ji le lori wa ni eke ni e baba eke se bi esu baba nla baba e leke oun naa lo so wipe adamu ati efa e je iso yen te ba ti je oju yin ala ko ti nkan tọlọrun ma se fun yin olorun ni nkan se gbogbo awon iru iwa bayi e je ka mu ko loju ona e je ka pati mo gbadua loruko jesu isura eke to wa ni ete re to wa lẹkẹrẹkẹ re to pama e jọwọ e je ka yi pada e je ka mu kuro loju ona ki a ba le jogun ijọba ọlọrun owó 19
2: ètò òtítọ́ lè amúdúró láéláé
1: bó bá jẹ́ olótìtọ́ wàá rí pé máa máa níyì wọ́n ní wọ́kọ́ níyì ẹ̀tẹ́ ló ń gbá kiri ẹni tó bá ń parọ́ tó dẹ̀ níyì tí wọ́n gbé ènìyàn tí wọ́n yì lé ẹ̀ wípé ẹnu ọmọkùnrin yẹn dùn ó dẹ̀ máa ń parọ́ o ṣùgbọ́n wọn àmọ̀ pé wọ́n ló ń pa ṣùgbọ́n wọn tó bá ń ṣe òtítọ́ ajá lè kórìíra rẹ ṣùgbọ́n ìwọ máa ṣe òtítọ́ rẹ ṣó wárí pé ní ìkẹyìn ó máa níyì ó máa níyì ju ẹni tó ń ṣèké lọ arákùnrin ẹ fi èké ti ṣe sílẹ̀ arábìnrin ẹ fi èké ti ṣe sílẹ̀ ẹ má ṣèké lójú àwọn ọmọ yín láti máa bá yí àwọn ọmọ àwọn òbí jẹ́ níwájú ọmọ láti máa bá yí àwọn kẹjẹ níwájú ọmọ ẹ ẹni tó ń ṣòfò fún kéde ń purọ tó ń ṣe ìrírẹ èké tó ò bá ṣọra bí ọjọ ìkẹyìn ọrọ àpàdé ló lọ ẹ jẹ ká fi èké sílẹ torí bàbá alábàbà èké ó náà ní èṣù ó dẹ ti múra di ọjọ ìdájọ ó mọ wípé ilé ìje tòun inú iná ló máa parí sí ẹ wà lọ́fíìsì ó wá lọ bá ọ̀gá òun tí ẹni yẹn ò ṣe ó wá lọ sọ fún ọ̀gá tó ṣe ó wá torí ẹ̀dá dúró ó wá bẹ̀ sí jẹbi wò ó ọjọ́ kan máa jọ́ka tó máa gba ìdájọ́ ẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ báyìí ìbá dára fún ọ kó fi èké sílẹ̀ o àwọn èké ìríra ni lójú olúwa ìwọ tó ń ṣèké ẹ fi èké ti ṣe sílẹ irọ kò níyì ẹ wọn ní parọ níyì ẹtẹ ló mú wá ẹtẹ náà ló máa gbẹyìn ẹ nítorí pé ohun tí ò yẹ kó ṣe tí ò yẹ kó sọ òun ló ń sọ kiri owó 12.19
2: ètò òtítọ́ ni amúdúró láéláé
1: ètò òtítọ́ amúdúró láéláé láàárín
2: èké ìgbà díẹ̀ ni
1: ètò èké igba die ni awon okito la mu duro la lae iwo niro o to ri wa lori itokuto re po akuri kuni to lo to je yawo e laari ore o ma di ojo kan okito ma foju na iro na ma foju na o to se ninu ile wa ni ma wa ma bini ya o emi mo da lokowo o ti run awon ale to n gbe kiri lorun ogun e omo bini yen o de se iwo ma gere o de seke o lo so fa ni dile re nipo obirin mefo obirin meje loko re n gbe ka ko de ti nkan to jo be e jowo e yi pada e fi ru ati eke sile nítorí pé fún ìgbà díẹ̀ ni o ìjọ mọ̀ wípé tọ́lọ́kẹ́ ènìyàn ó sọ̀jú ẹni tó ń sèké lọ
3: ẹwọ́ ènìyàn
1: ní ìfẹ́ rẹ̀ tọ́lọ́kẹ́ ènìyàn ó sọ̀jú ẹni tó ń sèké lọ tó o bá ní owó lónìí o ma ni lada o de lo te wa re o te wa fun agbere fun pan sugar o de n kuro fun won ni lewipo lale ojo kan ma jo kan tala kan ma saju e lo ko gbowo lowo eleyi ko gba wa lowo otohun ko wa fi fun oko lo nje o de wa be fi te wa re to ba ya ewa ma o ma sa to ba ya oju eke ma han tita iba dara obirin atokunrin e je ka yi pada ka fi eke tite sile oni talaka eniyan o sajo ẹni to n seke lo duro ninu kristi ma wo etitọ ìwé òwe 1922 dúró nínú kristi má wùwò títọ́ má fi ọwọ́ ara rẹ ba ara rẹ jẹ́ mo pàdé ọmọbìnrin kan nínú ìjọ kan wọ́n ìfẹ́ ìtìní sínú ìjọ náà mo wá pe ọmọbìnrin náà mo ní ọmọ rẹ wá o mo ní má fi ọwọ́ rẹ ba yí ara rẹ jẹ́ mo ní tó bá fi ọwọ́ rẹ ba yí ara rẹ jẹ́ mo ní tó bá dọjú alẹ́ mo ní wàhálà dé bá kò pé ọdún méjì tí mo bá sọ̀rọ̀ ó bá bẹ̀rẹ̀ sí ta ìwà rẹ̀ kiri nígbà tí máa rí lọ́dún mẹ́rin ẹ lè dá màmá gbogbo àwọ̀ yẹn ti jóná àlùfáà rẹ̀ wá sọ fún mi wípé màmá tí ó ní dẹ̀ ti sọ o ó ní ògbára òun àdẹni tó ń wọkọ̀ kiri kò rí ọkọ fẹ́ mọ́ gbogbo ẹni tó bá ń dẹ́sẹ̀ tí o ṣù ní ìbá dára kó jẹ́wọ́ mẹ́ àgbèrè síse kìí ṣe ohun tó dùn mọ́ ọlọ́run nínú 1922 owé owé 1922 ìfihàn
3: 21:8
1: ṣùgbọ́n àwọn ojó
3: àti aláìgbàgbọ́
1: àti ẹni ìríra
3: àti apànìyàn
1: àti àpòǹbọ̀nà àwọn ọjọ́ tó gbùkà bá ti dé sí wọn báyìí wọn máa ta kiri ni ọmọbìnrin kan mú ẹ̀sùn wá ní láìpẹ́ yìí ó lóun pàdé wòlíì kan lọ́nà olówó sọ fún òun wípé kó n fi ọkọ n sílẹ̀ ọkọ tó ti bímọ mẹ́rin fún ó ní àṣẹ arákùnrin ó fẹ́ máa fẹ́ lọ bó ṣe lọ dárí òun àtọkùnrin yẹrú nìyẹn àdálọ́mọkùnrin yẹn fi lè jáde ìyẹn náà bá ní àjọṣepọ̀ nígbà tó yá báyìí ojú ọmọbìnrin wá là wọ́n wá fira wọn lẹ̀ ilé tòun àtọkọjọkọ àtàwọn ọmọ tájọ bí ó dá àwọn ọmọ yẹn tì í ọkùnrin yẹn kò dá sí ìyàwó ẹ̀ máa ko da ti yawo e ma o eyin eniyan o so eniyan didakuda o da le jade kuro ninu ile oko e ki lo n wa kiri ogo wo lo nja o to fi tiju baleka o ma pa wo ke wo ri ti poju awon patito eke wo ti poju laye ma je ka bo dakun isoro aye re ma je dakun kuro ninu ese iwo gboju re si kristi ma wo je so alase pe igbagbo re awon emi amuni dese o de ni jina e ka wo ya die ṣùgbọ́n àwọn ọjọ́ ìwọ tó bá gbàgbọ́ tó bá ti kí júbọ lẹ́lẹ́yìí ló ń kí júbọ tọ̀hún ló ń lọ bí báyìí ló ń lọ tọ̀hún ó ní gbàgbọ́ kẹta ibẹ̀ làwọn obìnrin ti máa pàdé èké wòlíì lọ́nà àwọn aláfọ̀ṣẹ́ àwọn tó ń gbé iná àgbẹ́là kiri àwọn tó máa kó bá ìdílé àwọn tó máa tú ìdílé ká ibẹ̀ ni ojó ti máa àwọn aláìgbàgbọ́ ti máa pàdé wọn lọ́nà ẹ̀yin ènìyàn ọlọ́run ẹ̀yin dá tẹ́tílẹ̀ fẹ́ ń gbọ́ mi ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ní ẹnu mi ẹ yí padà ẹ fi èké ṣíṣe sílẹ̀
4: ṣùgbọ́n àwọn ọjọ́
1: àwọn ọjọ́ àwọn aláìgbàgbọ́ àwọn ẹni ìríra àwọn apànìyàn
4: àti
1: àgbèrè
4: àti
1: oṣó
4: àti
1: aborìṣà
4: àti
1: àwọn èké gbogbo nínú iná
4: ti fi iná àti fúfúrú jó
1: díẹ̀tò ní pẹ́ dẹ́mà ewé ló ń ṣe ojo ni e alagbere afi okunrin bare ni je o rira elegbi won ni oyi pada ko ba yi pada abare ninu ina iya na pe ni iku keji won lo se lowo o eji pada afi ara yi fo kristian bala e ka ti si mi ẹ yí padà pátápátá ẹmú èké ti ṣe kúrò òpínlẹ̀ máa dé bá gbogbo ẹ̀ ní ìgbà tí jésù bá dé àmọ́ ní àkókò tó wà yìí lọ kúrò nínú ẹ̀ ẹni tó bá ti ń ṣe ó fira ẹ̀ sínú ìgbèkùn ayérayé àfi tó bá yí padà kó tó bọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn o ló ń sọ wípé ní òun ò mọbi tó gún ti wá ẹ kàwé yẹn díẹ̀ sí ẹ ká ìfihàn 2021:8 ẹlòmíà ní òun ò mọbi tó gún ti wá òun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni ogun rẹ ti wá ṣùgbọ́n òun ojó bóò bá ti gba kristi ní olúwa àti olùgbàlà rẹ ibi tó wù ẹ ló máa doríkọ ibi tó wù ẹ ló máa yà sí ibi ìparun ibẹ̀ ni ẹni tí ò ní jésù tó lọ kúlẹ̀ tì ẹni tí ò ní jésù tó fọ́ pa ọ́ lórí tó bá ti rí pé ó rẹwà bó ṣe máa gbà ọ́ lọ́wọ́ ọkọ ẹnìyẹn ó parí túkátúká dé ọmọbìnrin kan nílùú ibi tí mo wà yìí ó bẹ́ẹ̀ lọ sílùú òyìnbó ó ti gba fífà ó bá sọ fún ọ ó sọ fún wòlíì pé tẹ́ kò máa lọ ìyẹn ló máa ṣiṣẹ́ kan fún ló bá ṣiṣẹ́ ìyí lórí ó lọ bọ́pọ̀ ẹ̀ nílùú òyìnbó ni o kò wá lọ mọ́ ó ti ṣe ìyí lórí fún ó fi èké bàrìn ìyẹn ó wá ń ta wóróbo káàkiri ó tún kiri ọjà ìwọ́n adìyàwó pásítọ̀ ìwọ́n pásítọ̀ wà jẹ́ èrè sí ọwọ́ rẹ lẹ́yọ̀lá gbogbo tó bá ṣe ló máa gbà wọ́n kàbí ọ́ ní pé kò yí padà ó bá yí ọmọbìnrin yẹn jẹ́ kalẹ̀ ọkọ̀ ẹ kẹ́kẹ́ kan sunkún kòrónà lọ mọ́ ìgbà tójú ẹ tó là ìgbà yẹn ló ní ibo lòún wà yìí ẹ kò bóró mọ́ ọkùnrin yẹn ti fẹ́yàwó mi ẹ kàwé.
4: ẹ
1: Àwọn ọjọ́
4: aláìgbàgbọ́
1: ẹni ìríra kọ́yà máa ṣe nǹkan ìríra kájà máa sọ pé pé ìgbà burúkú tó ń wù yìí kò dáa ìgbà burúkú tó ń wù yìí aṣọ ìríra ló kàn gbé sọ́rùn kò gbọ́ àti àwọn apànìyàn yìí ẹlòmíì ó lè dáńjẹ lẹ́gbẹ̀ ènìyàn òdìgbà tí ó bá fi ọ̀bẹ sí ẹniyẹn lọ́rùn ó lè túlé oníléka ó lè dábàrú iṣẹ́ ẹni ẹlẹ́ni ó lè wá jẹ́ apànìyàn tó ń tẹ̀jẹ̀ sílẹ̀ bí ó bá yí padà lónìí gbogbo tó bá ṣe ló máa gbà ọlọ́run ń bọ̀ kankan ó ní ẹ̀mí ń bọ̀ kankan èrò mi ń bẹ pẹ̀lú mi láti sá fún ẹni títẹ̀mí tirẹ̀ ọkàwé.
4: Àti àgbèrè.
1: Ìwọ aláìgbèrè.
4: Àti oṣèré.
1: Ọkùnrin kan ò kúkọ́ ń bọ̀ dùn rẹ. Bó jẹ́ ń túnjọ ọtọ́, wọ́n máa tójú lé dojú lé òkúkú gbọ́ òtẹ́ẹ̀lì. Kó lọ máa ṣiṣẹ́ aṣẹ́wó ń bẹ̀. Ṣùgbọ́n ẹ̀ bá dára kó má pa ọkọ ẹ lára. Ìwọ ọkùnrin náà alágbèrè òyà ìyá rẹ ló ń gbé bọbẹ obìnrin olóbìnrin ló ń gbé bọbẹ bó bá ṣe ń gbé bọbẹ ló ń gbẹkẹ bọbẹ bẹẹ náà ló ń gbé mèrè bọbẹ àwa bá gbogbo iṣẹ rẹ jẹ àwa máa sọ wípé òun ò máa máa bí tọgún ti wá ó ti gbàgbé àgbèrè ẹ tó ń ṣe àwọn apanilápasárí obìnrin ìbá dára kó yí padà ó lọ fi kápá má sí ilé onílé ó gbalẹ́ fún obìyàwó ẹ sílẹ̀ bàbá alágbájá ń bolẹ̀ lọ a tún máa parọ́ a ní ṣẹbí ọ̀rẹ́ òun ló pòun ti sẹ́ka ibà ló ń ya alúsáré lọ ó rò pé máa bọ́ sí ni ọjọ́ mẹ́ta làwọn gbé ń bẹ̀ àti kò bọ́ sí ó rí ọkùnrin kan tí wọ́n gbé látọjú wíńdò lókè wọ́n jù bọ́lẹ̀ ó ti lu mọ́gùn kí ló ń ṣe gan ọlọ́run mọ̀ wípé ìjìyà wà nínú ẹ̀sẹ̀ àti ilé ayé báyìí ló ti máa jìyà lọ ẹ̀yẹ́ ni a kí ẹ̀ sára wọ́n lè máa bọ́ sọ̀rọ̀ báyìí kí inú rẹ̀ máa dùn sí àti pé kó má tẹ́tí sílẹ̀ sí ohun tí mò ń sọ ìbá dára kó yí padà kó tẹ́tí sílẹ̀ gbogbo tó ń ṣe yẹ kó dálẹ̀ kò tún tó máa mú wákáyé tó máa mú lọ sọ́rọ̀ ilé ayé ni gbogbo ẹ mọ òbá àkọlé ogún kó ralè ọgbà ọjọ́ kan máa jọ́ kan gbogbo ẹ ló máa dà sílẹ̀ ṣùgbọ́n ìwà àti ṣe ọ̀rẹ́ ó máa bá ọ délé ó ní ṣe bí erùpẹ̀ níyí ẹ̀yìn ò padà di erùpẹ̀ ọkàrẹ̀ awẹ́ dúró bí a sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ìmísí èrè awẹ́ dúró awẹ́ tọ ẹni tó mí sí ọ lọ ìyẹn ni ọlọ́run olódùmarè ẹ yí padà mọ̀mọ́ bàbá ẹ jẹ́ ká yí padà ẹ kàwé díẹ̀.
4: Àti
1: oṣó.
4: Àti abọ́rìṣà.
1: Ìwọ tó jẹ́ oṣó ni ẹ́ oṣó àti abọ́rìṣà ẹ yí padà ó lè ṣe kó má sọ̀rọ̀ olè rẹ wàá rí pé orò láyẹ̀ kì í ṣe tiẹ̀ lọ́jọ́ ọ̀la ìyẹn ní ṣé wọ́n mọ ibi tá a ti ń ṣèdájọ́ lọ́run ẹlòmíà níṣẹ náà máa gbé nkọjá ná alówó lè bá yọdún nínú náà èmi ń bọ kankan èrò mi ń bẹ pẹlú mi láti sá fún olúkúlùkù gẹgẹ bí iṣẹ ọwọ rẹ ẹ yí padà ẹyìn ọmọ ènìyàn jẹtù ní pẹ dé mọ ẹni tó ṣẹlẹ lórílẹèdè nàìjíríà ẹni máa jáde kò ní padà wọlé ẹni tá a gbé màmá gbowó ransom ìgbà tó bá dẹ̀ bá tán wà lùpà gbogbo kú sínú ẹsẹ̀ yìí rẹ tó kú sínú ẹsẹ̀ ó gbé o gbogbo ogbó kàwé díẹ̀ sí.
4: Àti àwọn èké gbogbo.
1: Èké bàbá èké.
4: Ni yóò nípa sí wọn nínú iná adágún. Fífi
1: iná àti funfun ìjó. Wọ́n gbàdúrà lórúkọ Jésù. Àwọn ò ní nípe nínú iná. Ilé èké. Ìwọ́n ṣọ́ wa je bo gbadura fun yi pada ke ba ko wa pelu yin ko wa pelu ami yin
5: ani Jesu
1: mi oruko gbetekete ni mo gbadura
5: ami oruko Jesu. All right, if you tune in the course of that administration, we've been listening to Prophetess Victoria Abegbeyo, the founder of Zion Apostolic Evangelical Church and Ministry based in Osun State. As a matter of fact, mommy is ministering from the prayer mountain this evening. And before I ask her to pray generally, I will advise you, if you are out there, you can call her right now, or not right now, in the next maybe few minutes when she's done on air, you can call her for prayers, because I know the part of she's in the middle of, she's on the prayer mountain where serious prayer is going on. For those that know me, I usually introduce her as my grandmother in faith. These are people that have spent decades in ministry, and God has, through their hands, done a whole lot of things that we don't have time to be talking about today. So if you want mommy to pray with you, Mommy Zion, we call her Mommy Zion. That's what we fondly call her. If you want her to pray with you, just get down this number, write down this number, and when we are done on air, you can call her and take advantage of what is going on there at the prayer mountain in Ileife. The number to call to reach out to Mom Zion is 0808-784-5218. I take the number again, 0808-784-5218. Mommy,
1: get your law,
5: yeah, and Badura generally for to tune in at this moment, we bang to boy and Badra generally for a man.
1: You are get you.
5: I mean, you are quite get you.
1: Oh, no, I love my mamma. I do a daddy for the time, Wallo Mokania. Wallo, my dear Kapada. Baba Shana, when yada. Shana, when yada. Ogun atuba ji wa loka pada bi be ni to ba ro ko dese olopun atara re je ni olo dabi akista elegbe baba mi ati olorun mi ogun atuba ji wa pada ogun atuba ji wa pada mi mi ti okuku lare ni ko ka ko jade be mi ti olorun gbogbo ogun wa loruko Jesu oka ni ko ka bale ese ma gbe yan sinu igbeku ese to so sinu ide olaye dari ji o o de ma gbe itusile re o ri be o se be ni oruko je pekete ya gbadura
5: ami Amen. All right, that's it for tonight. Hallelujah. That's it for tonight. Once again, if you want to reach out to Mommy Zion, please take advantage of what is going on now. She is there in the middle of serious prayer somewhere at the prayer mountain in Osun State. So you can call her and whatever prayer point you have, let her know. And I know you have testimony on that. The number to call once again is 0808-784-5210. That's it for tonight. My name is Olumuyiwa Adelaja. Don't forget, you can also join this broadcast again next Saturday from 8 to 8:30 right here on Jordan 105.5 FM.

ẹnikẹni ènìyàn kẹnìyàn àbí ibikíbi tó kò ti gbọ́ mi lálẹ́ yìí àdúrà kan ni mo fẹ́ gbà fún ọ ó ní wípé gbogbo agbára tí ìgbìyànjú ẹ ń pàdé tó fi ń ṣòfò gbogbo agbára tí ìlàkàkà rẹ ń pàdé tó fi ń sọ di asan gbogbo agbára tí akitiyan ń pàdé tó fi ń sọ iṣẹ́ ẹ̀ di ẹni tí ó mọ̀ ṣe ọlọ́run mi nínú agbára ẹ̀ yóò bá mi sọ di asan lórúkọ olúwa ó béèrè fún ọ lọ́wọ́ ọlọ́run alààyè ẹni tó ní agbára láti ràn ẹ́ lọ́wọ́ pé ìlà tí o ti gbìyànjú àti kọjá ẹ̀ tó lè kọjá ẹ̀ kí àjíǹde àti iyè kó gbé ọ kọjá ẹ̀ lórúkọ olúwa ó ń sọ fún ọ ní gbogbo ìgbà pé gbogbo nǹkan ló wà spiritual ó lè wà normal ó lè dúró lójú kó máa wò kó dàbí pé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n aláwòjinlẹ̀ máa mọ̀ pé ó wà spiritual ó ní orísun kan ó níbì kan tó fi dì múlẹ̀ sí so ìgbìyànjú tí ò bá lérè ìgbìyànjú tí ò bá lọ ó mọ̀ pé ibi tó fìdí múlẹ̀ sí yẹ òun ló ní agbára ó mọ̀mọ́ pé òun gbàdúrà ó try gbìyànjú ẹ̀ tiẹ̀ lágbára ó dín dùn tó ń ṣiṣẹ́ òun náà ló fi àdúrà pé kó o lẹ́yìn ṣùgbọ́n ṣe ló dàbí wípé nǹkan tó dojúkọ ẹ yẹ òun ló lágbára jù ẹ lọ òun náà ló jẹ́ kó máa já wálẹ̀ nígbà tó mọ̀ kó o fẹ́ gbàdúrà fún ọ lálẹ́ yìí kó o máa ṣàmì kí ọwọ́ ọlọ́run ó wà lórí ayé rẹ kí àánú jésù ó wà lórí ayé rẹ kí ìrànlọ́wọ́ ọ̀run ó wà lórí ayé rẹ ó wí lórúkọ olúwa gbogbo ohun tó fojú rí tó kàn ń bá ẹ jagun tó ń sọ ìgbìyànjú ẹ dasán orúkọ jésù olùgbàlà kí agbára ọlọ́run ó bàjẹ́ lórúkọ olúwa gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé expert nínú iṣẹ́ tó ń ṣe mo wòye pé ogun tó bá ń rí ọ̀pọ̀ tàbí tó ń padà tó jẹ́ pé bó ti ń gbàdúrà sí o ní ogun yẹn ń dá àdúrà yẹn padà sí ọ láyà o ti ń béèrè ológun yẹn gbà ọ tí ogun yẹn ò fẹ́ gbọ́ tó bá jẹ́ wípé o ní ogun tó ń jà tó dàbí ogun tí o mọ nǹkan tí o tún lè ṣe lẹ́yìn ẹ̀ gbọ́ mi lálẹ́ yìí torí àdúrà tí mo fẹ́ gbà fún ẹ lálẹ́ yìí ó ní í ṣe pẹ̀lú ogun bẹ́ẹ̀ ó ní í ṣe pẹ̀lú agbára bẹ́ẹ̀ tó bá ń parú ogun bẹ́ẹ̀ jà ọ̀kan nínú àwọn agbára tó le jẹ́ kó gbàgbàtì àdúrà tó lè jẹ́ kó ṣiṣẹ́ kó máa lérè tó lè jẹ́ pé kó máa sáré kéré ẹ̀ máa yọ tó lè jẹ́ wípé ó lè múra dáadáa o lè ní ètò dáadáa ṣùgbọ́n ibi tó máa bára ẹ kò ní bá ètò àti ìmúra ẹ dọ́gba o lè sa ipá agbára ẹ wọ̀ wá kọ̀rí wípé gbogbo agbára tó sa ipá yẹ kò bá èrè tó mú wálé kò bá dọ́gba tó bá jẹ́ pé irú ẹ̀rí rí bẹ́ẹ̀ lórí tẹ́tí síbi lálẹ́ kó dẹ̀ múra

kan lo pade idakule lona o de le salaye o se pade idakule o le tati si mi ka jo gbadura bi meji tabi meta ti mo fe ba igbala leyi o to lo sun dadi to ba je wi pe o gbo pe o kan mu mara ni o meni to le so fun o ti e mo kan to le se lori e pe gbo gbo to da gbo ona to ri abulo dabi ko n da si o kan fi oko orin pe pe we okunrin ni mi ibi o ba le la nbo mo kore do bo mi lale o de ba mi gbadura meji abi meta ti mo fe ba igba to ba je wi pe o wo pe gbogbo to birin se to fi te oko lorun o lo ti se oko e o fe roju e nle bo mi so le ba mi gbadura lale kekan ba mi gbadura meji abi meta ti mo fe gba lale o je wi pe gbogbo te yan se keyan sa ni nkan to fi owo se o je pe gbogbo owo to ba da wole ibi to nbara e o tera e lorun o ba gbeyan do to ni oke den wo boya mo le rowo ya ki n ti e fi bere oja looto olorun de re lowo ori owo ya sugbon lojiji o mo bowo ye se pare o wa je temi ade ka jo bere lale ka tojo fi gbadura ka boya a le ri iranlowo lodo olorun tabi boya eni to ran mi lowo o le dide si oro die na mo bi olorun jehovah ninu anu e mo fi anu kan le gboro fun o la la e eyi ti okoko n gbe mi oruko jesu o dope lale igbiyanju e ti won so di asan o dope lale o ba je wi pe oniru iriri ti mo so yi ori pe gbogbo ọgbọn to da bi abiyamo o na lo da sugbon kàkà kí ó yọ lára àwọn ọmọ ẹ ṣe làwọn ọmọ yìí ń dọdún tiẹ bọmi jẹ kí n sọ èyí tí mo mọ tí mo mọ tí mo dẹ gbàdúrà lé lórí gbàdúrà dẹ gbà fún mi lórí ẹ jẹ n sọ fún ẹ torí bí nǹkan yìí bá wà lára ènìyàn kò sí bí ènìyàn ṣe fẹ lọ bá ti rí àlè lórí ènìyàn ó màmá ń le kíru ẹni bẹẹ tó gbàgbà yọrí àdúrà o àwọn àlè yìí kì í dẹ wá ṣe nǹkan tí èèyàn lè fọpọlọ gbé àwọn nǹkan wọ̀nyí tí mo sọ yìí kì í ṣe nǹkan téèyàn lè rò àlè lè wà lára ènìyàn téèyàn máa gbàdúrà kí àlè yẹn kó má jẹ́ kí àdúrà gbà àlè lè dákẹ́ sára ènìyàn kéèyàn máa gbìlànù kí àlè yẹn máa yí gbìlànù ẹ padà àlè òun ni nǹkan tó ń pè ní tóyìnbó ń pè ní ẹ̀ńbágò tàbí ohun tá a pè ní èdìdí pé nǹkan kan yìí o ẹ bá fọwọ́ kan tó bá ti rí nǹkan tó pè ní ẹ̀ńbágò a jẹ́ wípé agbára tó ní agbára ó ti gbẹ́sẹ̀ lé pé kíní yẹ ò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ ni sà òun náà ló dẹ́ kí n máa sọ fún ẹ pé ilé tó ti jáde ìpínlẹ̀ ìrìn àjò ẹ ó wà ní nǹkan tẹ̀mí ju nǹkan tara lọ bẹ́ẹ̀ ni sà ó wà nínú ìrìn àjò ẹ̀mí ju ìrìn àjò ara lọ ó wá bèrè pé kí ló dé tí àwọn tó wà nílé yín àbí ìlú tó ti jáde akitiyan ìwé wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn tó lọ jìnà kò pọ̀ láàrin yín ó lè jẹ́ àlè tó dòkò nínú ẹ̀jẹ̀ olóńda ẹ̀ láàmú ó yá àlè kò lè gbádùn ọkọ olóńdòkò nínú ẹ̀jẹ̀ ó yá àlè kò lè rí nǹkan rere lọ́wọ́ ẹ̀ olóńdòkò nínú ẹ̀jẹ̀ ó yá àlè kò lè rá láàánú olóńdòkò nínú ẹ̀jẹ̀ àlè ó mọ ń takò nǹkan rere ibi tí àlè bá ti wà ó mọ ń takò nǹkan rere àwọn agbára kan wà tó jẹ́ wípé tán bá ti gbé àlè lé nǹkan àwọn agbára yẹn náà ní kán máa execute ẹ kán mọ̀ jẹ́ kí nǹkan yẹn ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni sà sórí àlè lè wà lára ẹ kó máa mọ̀ torí nǹkan tẹ̀mí ni ó yàtọ̀ pátápátá sí nǹkan tó lè fojú rí á kàn máa ṣiṣẹ́ láyé ẹ ó dẹ̀ ní lè mọ̀ wá kàn máa wò pé kí ló ń da nǹkan rú mọ́ mi lọ́wọ́ ò ní mọ̀ pé àlè tán fi ẹ̀jẹ̀ ṣe tó wà nínú ẹ̀jẹ̀ olóṣì àtakò rere àlè kì í fẹ́ fojú rí nǹkan rí àlè kì í máa rí ìrànlọ́wọ́ àlè kì í rí ènìyàn dá sí àfi kó bàjẹ́ àlè tó lè jẹ́ kí nǹkan ó léso bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò ní dẹ́nìkan kó fọwọ́ kan èso yẹn nílùú òkè tí wọ́n bá so ìgbálẹ̀ àti aṣọ pupa mọ́ ọ̀sán wọ́sàn yẹn ti wù kó pọ́ tó ọmọdé kan kò ní yà díẹ̀ tó mọ̀dí tí olóore òfin yà lọ́dọ̀ ẹ gẹ́gẹ́ bó ṣe níwà tó àbí mọ́mì gbogbo kan ló mọ̀ ṣe náà ó lè tẹ ọkùnrin lọ́rùn gbogbo èèyàn ló mọ̀ ẹ pé ó ní sùúrù bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àlè yìí kọ́ èyí tó jẹ́ tẹ́nìkan ó lè fọwọ́ kan ọ
o wa wo pe a le yi do je ki a je o du olodo e o ti gbeyanju to be se lo nduro afi kini ye baje o lowo o wa wo pe a le lo wa lori e o lo wa lori awon omo e ba fi yaya kuya ti won ya bi ta fe baje laaro la niye be ni sa oluwa wi pe a le wa lori opolopo eniyan gbo mi je wa salaye fo e o ye oja to nta o ntaja bi ewu to wa ninu keyan ma taja ki ise eyan baje o ni kan na owo anabo fun yan oja ye o to lakojo mo ori be oluwa wi pe ki lo mu owo tuntun tenikan o ti nari ki wa ka awon samu se ki fi le e lowo o ni na wa kan loju sinu omi ninu ile wa fi we pa mi o gbogbo nkan naa o le ma jo e loju because nkan temi kii ma n tapiili si opolo sugbon bo ba le je temi ati ejo try toluwa nipa try pelu owo tuntun ati samu merin naa ni o ma ka wa wa ju sinu omi aaro monday wa fi we aaro wednesday wa fi we aaro sunday wa fi we ojo meta to ma fi we niye wa wa mu owo yen wa fi se itore anu pe mo ta ale mi danu bi o gbodo ri mo sugbon oluwa ni ke fi le e lowo laaro ola o ja mo e ni mo fi le lowo aka yi pada o ja wo gangan ni mo fi le lowo ika yi pada tori be mo fi ni ko wa ba mi ta pe 20,000 gbogbo yin le ma gba owo tuntun lowo mi lo dola be ni sa tori won ran mi si opin ko dominira ni o o na lo je kemi na ma sa gbogbo ipa mi o fi dominira o ni gba owo lowo eni bod a ni ko sanwo fun ofe ni ma fun e ba fun e ni owo tuntun ba wa so nkan to lo fi se nle owo abere si n to lowo e ti esi bere baba assembly lo n bo ni miran ni ilu Eko gbogbo bi o ba ti n bo tete de.

0: kọ́tọ̀ sọ́ndẹ̀ kùtù aago mẹ́jọ sí aago mẹ́wàá ni o. Iṣẹ́ àwọn iṣẹ́ arákùnrin wọ́n lè dárí bó àkótó máa lọ sí chọ́ọ̀chì ẹ̀. Wọ́n gbàdúrà yẹn torí wípé bó tù kí èrò pọ̀ tó ní àárọ̀ yẹn, mo gbọ́dọ̀ gbé ọwọ́ lé everybody. Lẹ́yìn yẹn ìsọjí olúwa ní kí n pín 2,000 òróró ọ̀fẹ́ fún everybody. Tètè jí dé 2,000 òróró ni olúwa ní kí n pín gbogbo èèyàn. Eléyìí àdúrà mi yóò ní gbàdúrà lásán. Tó bá ọtọ́ bá ti mú ọkọ orí òru ìgbà ọ̀dọ́ ti là fún ọ. Ayé yóò ti dárí ọ. Ó ń sun sẹ́kọ́tà. Ó ní jìyà ọ. Ó ní lọ́rẹ́ ọ. Pariwo sọ́jọ́ pápá mi ò bá òmíràn sẹ̀tẹ́mbà.
1: Òmíràn sẹ̀tẹ́mbà.
0: Àbí ògbó òmíràn sẹ̀tẹ́mbà.
1: Òmíràn sẹ̀tẹ́mbà.
0: Ṣùgbọ́n ni wọ́n dùn mí. Ẹ̀dítà ẹni tí ó pàtàkì lọ́wọ́ Jésù ní àárọ̀ Sunday and the 30 ẹ máa jíbọ̀ ẹgbọ́ mi máa jíbọ̀ ẹlẹ́jọ́ ìjọ ọmọ rẹ̀ sí Muslim ni mí onítẹ̀sẹ̀ ni mí pastor ni mí ẹlẹ́kọ̀ ọlọ́run ni ó yẹ kó wá ó ní ẹgbẹ́ nígbàtẹ́ lè rí ẹ wà nígbà nítòsí ẹgbọ́ mi ọmọ èyí tẹ gbé ní ànímọ̀ṣọ́ ẹ̀dítà ẹni mi tó jìnà kí ni kí ní òkú máa gbé. Pàdé mi láàárọ̀ ìlágo mẹ́jọ àṣẹ jáde ọ̀rọ̀ tẹ̀lé agbá tó ní ìlérí ọlọ́run ní sẹ́mi ọlára agbára rẹ̀ di òkú.
1: Bẹ́ẹ̀
0: sọ pé agbá tí ń ṣẹ́ ní ògún mọ́mi nínú.
1: Agbá tí ń ṣẹ́ ní ògún mọ́mi nínú.
0: Lóṣooṣù.
1: Lóṣooṣù.
0: Àmì ògbà dada agbá tí ń ṣẹ́ ní ọjọ́ tí ń ṣẹ́ ní ògún mọ́mi nínú.
1: Agbá tí ń ṣẹ́ ní ògún mọ́mi nínú.
0: Lóṣooṣù.
1: Lóṣooṣù.
2: Making you the best entrepreneur you can possibly.
3: Is 0913 389 4696 or 0813 389 4156 0813 389 4156
0: I'm going to go to the next slide.
3: Thursday. So I was looking like a
4: believer.

0: Lord. Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́mi náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn. Ma tó padà tún sick again monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. Ṣùgbọ́n nígbà tí mo wá ń gbọ́ program bàbá wọn wá sọ pé àwọn wo la à expect lórí òkè nínú program tá a ti ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ti kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbí bàyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká tan fóònù wa pé ká tan fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé báwọn sọ pé credit alert ni wọ́n ní ogun tó wà lára rẹ̀ wọ́n ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n yẹn kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo sá ṣáàgì ara mi àti ìgbà yẹn mo rí pé ara mi yẹ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá dẹ̀ ń sọ fẹ́ tó pé pé mo fẹ́ jẹ orí òkè mo wà ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ mo ní àmú ní mo lè lọ wórodù mo ní sáré lọ ìwórodù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android rẹ
0: mo ti dá iye pé ká sí nínú orin tó tó bẹ́yẹn
1: wọ́n ṣe ń lo orin bẹ́yẹn rí jọjẹ́ ti dá iye pẹ̀pẹ̀ orí òkè lánàá bọ̀dọ̀ mi pàánù ẹ̀ tí ó sùn yẹ́ bí gan.
2: Ìnáwó
1: ẹ̀ sókè àwọn orin tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder. Receive it now.
2: Amen. Má gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti jẹ́ didi.
4: Ó ti jẹ́ didi Ọlọ́run.